0: ndewo.
1: Ndị ebe a na eje yuzu nne ja wọta gị. Ewe aba nne ewu si na onwe ya ka ọ bụ.